mú kí gbogbo olùgbọ́ mi jákèjádò ní gbogbo ibi tí ẹ ti ń láǹfààní láti gbóhùn mi àti láti gbó mi. Òní tọ́jẹ́ ọjọ́ kọkàndínlógún 1905 ọdún 2026 nọ́mbà tí o sì pín. Gbogbo lé níbo lẹ ti ń gbọ́ mi. Ẹ wá dìde ńlẹ̀. Ẹ kú ojúmọ́ ẹ kú ojúmọ́ ẹ kú ojúmọ́ mọ́. Ẹ jẹ́ à lọ bí pẹpẹ. Pastor Dẹ́kunlé Epaphras wòlíì yín ni ti ìjọ Comfort Life Mission International. Ìjọ tí bàbá mi gbé kalẹ̀ ká sí opposite Wema Bank ti Midiri Market gbá gi titun ní ìlú Ìbàdàn. Gbogbo èèyàn ọmọ Ọlọ́run ẹ dìde. Mo fi gbogbo ẹnu sọ báyìí pé òní ni ọjọ́ Tuesday ọjọ́ kan gbòógì tó tó ní àpẹẹrẹ tí wọ́n ń pè ní ọjọ́ ìṣẹ́gun. Now, ó ní ìṣe tá a mọ́ ṣe ní gbogbo ìgbà tá a bá jí láàárọ̀ kùtùkùtù. Ẹnìkan níbi ìbò bá a bá ṣe jí ibìkan láti kọ́kọ́ lọ dọ̀bálẹ̀ àkúnlẹ̀ nínú yàrá wa. Mo ní ẹjí ó jẹ́ ojú kan náà ibi tó ti ń dọ̀bálẹ̀ tó ti ń kúnlẹ̀ yẹn iṣẹ́ agbára mọ̀ ni. Ọjọ́ tó nílò pẹpẹ yẹn ń bọ̀ bẹ́mi ṣe mọ́ wí jókà ní pẹpẹ. Ibi tó ń dọ̀bálẹ̀ sí tó ń kúnlẹ̀ sí lójoojúmọ́ yẹn ìyẹn ni wọ́n ń pè ní pẹpẹ. Ibẹ̀ ló ti dúpẹ́ ibẹ̀ ló ti tọrọ fún ìdáríjì ẹ̀ṣẹ̀ ibẹ̀ ló sì ti tọrọ fún oúnjẹ òjọ́ rẹ̀. Jẹ́ ọ jẹ́ ojú kan náà mọ́mì ṣe lè gbé bọ́dì dádì ṣe lè dìde ńlẹ̀. Wọ́n sọ pé kò wúlò wọ́n ní kíni wòlíì yìí ń sọ ohun Ọlọ́run láàárọ̀ kùtùkùtù ni. Ẹ̀jẹ̀ á lọ bí pẹpẹ ìwọ náà gbé bọ́dì ẹ láàárọ̀ yìí mú bì kan nu yàrá rẹ ibi tó ti mọ bá Kristi ibi tó ti mọ bá sọ̀rọ̀ àṣírí ni. Ẹnìkan ní sójoojúmọ́ lẹ mọ́ ń wà ní ṣá ojoojúmọ́ ni ṣe bójoojúmọ́ ni ìwọ náà ń jẹun bí oúnjẹ fún inú. Bẹ́ẹ̀ ni ìwàásù yìí àti prógrámù yìí bẹ́ẹ̀ lọ jẹ́ fún ìgbésí ayé ọmọ ènìyàn. Is our daily devotion. Ìpàdé wíwá Ọlọ́run lójoojúmọ́ láàárọ̀ kùtùkùtù kó tó jáde. Ìjọ jẹ́ mọ̀ Bíbélì sọ statement kan tó dùn mọ́ mi jù láyé. Ó ní gbogbo ẹni tó bá jí wá mi ní kùtùkùtù yóò sì rí mi. Ìpàdé wá Ọlọ́run kò rí Ọlọ́run ni. Ẹ já lọ dọ̀bálẹ̀ sá. Ẹ já lọ kúnlẹ̀ mà. Níbi tó dọ̀bálẹ̀ sí yẹn síbi pẹpẹ rẹ nìyẹn. Ẹ wá yíká ọ̀tún ẹ yíká òsì. Ẹ sọ pé bàbá mi mo dúpẹ́. Ọlọ́run òjijì mo gbé ọ̀gà. Ẹni tó ni gbogbo májẹ̀mú àti àṣeun màṣe. Mo gbé ọ̀gà pátápátá parí ọlá. Pátápátá parí ọlá. Kìkì mọ́lẹ̀ kìkì ògo. Ọba ìgbà ọba àkókò. Ọba tó pẹ́ lọ́kàn rí ké ṣe. Àwọn ò lè fògo ẹ fẹ́ lòmíì torí wọ ló ní. Mọ́mì wa mọ̀ sọ tó bá dáa sí mọ́ kàn sún bí pẹpẹ kọ́ sún lẹ̀ lásán ìrọ̀ o. Èèyàn mọ̀ lanu ni ẹnu ẹ ni ọ̀rọ̀ ẹ lọ fẹ́ gbọ́. Èmi kàn gáìdì yín ni. Èmi dàbí tíchà ni. Èmi sọ fún ọ pé ṣé báyìí kò lè bá mú testimony jáde. Ọya yíká ọ̀tún kó yíká òsì. Sọ fún pé mo dúpẹ́. Mo dúpẹ́ àná. Mo dúpẹ́ òní. Mo dúpẹ́ ọ̀la. Mo dúpẹ́ fún ayé àwọn ọmọ mi. Mo dúpẹ́ ibi tó mú wọn lọ. Mo dúpẹ́ ibi tó bá wọn dé. Ògo máa ní fún ọ Jésù. Ní gbogbo bí ẹ bá ti ń dúpẹ́. Mo bá lè gbé orin sókè kó fi yé. Èmi yóò máa yin ọ̀run bàbá. Èmi yóò máa.

Ìdíjàvù ọmọ líle jà fojoyé máṣà nílé kàṣojoyé yé ṣíbí ilé mi ò kọlùdé ogun ṣòkò ó wá dorí òkò atakátura ẹ islamboy.